won kí ọ̀wọ́ lókè, àwa náà kí ọ̀wọ́ nísàlẹ̀. À ń bọ̀ wọ fọ́kàn ẹ̀ olúwa. I'm lost for words, ṣùgbọ́n ẹ̀mí mi ń kọrin sí Ọlọ́run àwọn ẹ̀mí, Ọlọ́run àwọn ayé, Ọlọ́run òkè, Ọlọ́run ilẹ̀, Ọlọ́run agbede méjì, ìwọ nìkan ni. Àlọ́wọ́ ẹ̀mí yẹn ni. Bí mo ṣe lè sọ ni mo ṣe sọ, ṣùgbọ́n ẹ̀mí mi sọ̀rọ̀ ọ̀tọ̀, ọgbọ́n orí mi ò pe láti yin ọ́, olúwa.